onífà kò lójú mọdẹlẹ oníṣègùn òfo ni mo ti lóríta mẹta ìhòhò mo sì bá àwọn ìyá gbogbo àìmọye wo ní ìlú tó ti bẹrẹ àwọn aṣọ mo fòkun wẹrí mo wẹ nínú omi ọ̀sà mo padà mo dùn wẹ gbogbo ara àsán lórí àsán ni gbogbo rẹ o ìmúwọdẹlẹ.

my God. Kìí ṣe pé kò sógun nínú ayé. Ọlọ́run ò jẹ́ kí àwọn ogun ẹni agbára lórí ayé èmi àti ẹ. Kìí ṣe pé kò sí ogun ìdílé. Àwọn ogun ìdílé yẹn, when they got to your turn, ìwọ borí wọn. Wọn ní agbára lórí ayé rẹ, ọkọ rẹ àti àwọn ọmọ rẹ. Ogun yẹn ilé. Just no music. Lift your hands.

kìí ṣe pé kò sógun nínú ayé ọlọ́run ò jẹ́ kí àwọn ogun ẹni agbára lórí ayé èmi àti ẹ kìí ṣe pé kò sí ogun ìdílé bá àwọn ogun ìdílé yẹn when it got to your turn ìwọ borí wọn wọn ò ní agbára lórí ayé rẹ ọkọ rẹ àti àwọn ọmọ rẹ ogun yẹn ilé o jesu no music lift your hands.

kò pẹ̀lú ọmọ aládé mo yàn olúwa. Wọ́n ní bẹ́rù bá mọ̀ lúrọ̀ àmọ̀ pẹ̀dá ṣùgbọ́n èmi gangan ọ̀yẹ́ ọmọ mo mọ̀ wípé òun tẹ́ ẹ ṣe fún mi. Kò ṣeé ṣàkàwé, kò ṣeé fẹnu ròyìn.

àbí kí n kọ yín àwọn àjọ gbé ohun yẹn sókè ẹ mọ pé yín lẹlẹgbẹ mi ẹni pé mi ò ní bọkọ bẹ yín ní bọkọ mi so ẹ àjọ gbé ẹ ọmọ ọmọ orúkọ tó ń jẹ orúkọ tó ń jẹ jù.

ọmọ arángẹ́lì wá láti fún wa ní ẹ̀ṣẹ̀ àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹ̀gbọ́n sókè. Olúwa fẹ́ràn ní gbogbo ibi tí ẹ bá wà ẹgbẹ́ ọwọ́ méjèèjì sókè.

sọ̀rọ̀ lẹ́wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí wọ́n lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni òjì ó dún. Kò tó ẹsí tí wọ́n dá sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni òjì ń kó sí o. Gbogbo èèyàn, ẹ dákun, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún. Ibi ẹṣin mi jẹ́ arúgbó ọjọ́ mẹ́ẹ̀mọ́. If that is your testimony, run to him, all about the flesh.

listen, ojú àwọn wọlé ìríran rẹ̀ ká, ó accurate, etí àwọn wọlé gbígbọ́ rẹ̀

gbogbo ẹkún ọmọ owó lẹ̀ kí gbogbo àwọn fi máa jẹ́wọ́ wípé òun nìkan ni olúwa ó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyídà àṣà àjẹ ti kọ́ wípé ọmọ ọlọ́run kú ibi gíga lọ ó ní ó jẹ́ ìgbẹ̀kùn ní ìgbẹ̀kùn ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta olúwa fẹ́ràn mi tó bá wá rí bẹ́ẹ̀ agbára yẹn la fẹ́ pariwo báyìí.

bí àlèmá ìtí ìjẹ́bi tó wù wá láti dé. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́, kẹ́ ẹ dúpẹ́ ibi tó ti fà á lúmọ̀ òun yín dé o. Wọ́n ní yín ni kẹ́ni lè ṣe mí, ṣẹ̀bí nǹkan sọ nìyẹn o.

0: ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ̀ tó bá mọ́ ọlọ́run o ẹ̀rù rẹ̀ tó bá Jésù ẹ̀rù rẹ̀ ìyá tó mi bá ọlọ́run o ẹ̀rù rẹ̀ tó mi bá bá mi wọ́n lọ pátá yẹ́rọ yé ìwọ̀ lẹni tí òkun rí tó sá bàbá mi jọ́jọ́ nìrí ọ̀hún padà
1: sí. You're locked into Glory Entertainment Radio. Don't touch that dial.
0: Only worry,

tàbí kí n kọ yín. Àwọn àjọ gbé ohun yẹn sókè ẹ mọ̀ báyìí lẹ́lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹni pé mi ò ní bọ́kọ̀ọ̀bù, èyí ni bọ́kọ̀ọ̀bù mi. So àjọ gbé ẹ ọ̀mọ̀mọ̀ orúkọ tó ń jẹ́ orúkọ tó